0: station.
1: Ọdún àádọ́ta kan, Lucky Egbiki, tí àwọn ajínigbé gbé ní Ubi Aja, Edo. Nígbà ìgbàlà náà, àwọn ọmọ ogun àti ọlọ́pàá bá ẹgbẹ́ àwọn ajínigbé náà pàdé, wọ́n sì pa ọ̀kan nínú wọn. Ìjọba àpapọ̀ ti rọ fún ìmújáde àwọn ohun èlò agbára tí a rí ní láti inú òrùn ní Nàìjíríà, kí orílẹ̀-èdè lè dín ìgbẹ́kẹ̀lé lórí àwọn ohun èlò tí a kó wọlé kù. Àwọn ohun èlò náà ni pánẹ́lì òòrùn, bátìrì àti ìǹvátà. Lákòótán, ẹ jẹ́ ká gbọ́ àkòrí ìròyìn lẹ́ẹ̀kan sí. Fada Eze yìí rọ àwọn
2: Full mix.

fún ìmújáde ohun èlò agbára oòrùn nílẹ̀ láti dín àkópọ̀ ohun èlò kù. Olúwadámiláre ni oníròyìn ẹ̀tẹ́tẹ́ sí ìròyìn ní kíkún. Fada John Bosco Ezeyi ti gba àwọn kìrìsìtẹ́nì ní Rome níyànjú láti ní àjọṣe tó jinlẹ̀ pẹ̀lú Jésù Kristì, kìí ṣe láti mọ̀ nípa rẹ̀ nìkan. Ó sọ pé ìmọ̀ gidi nípa Kristì gbọdọ̀ hàn nínú ìwà, ìpinnu àti bí ènìyàn ṣe ń bá àwọn ẹlòmíràn lò. Àwọn ọmọ ogun Brigade 4 ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ti gba àgbẹ̀ 50 kan Lucky Egbiki tí àwọn ajínigbé gbé ní Ubiaja.

nílàmẹ́ bí èmi náà kọ́ èrè anyẹ̀ bí edo state wíwú dẹ́nu gbáyì ìlàmẹ́ nọ̀kẹ́kẹ́ bí èmi náà kọ́ èrè mìíràn nírẹ̀ anyẹ̀ ẹwọ́dẹ́ wọn bọ́ olówó nù sẹ́rọ̀ ìkìrì wí rúmi náà mẹ́gẹ́nya jos kéékàyé hẹ́ ẹwọ́dẹ́ sẹ́rọ̀ lẹ́yìn dr samson daan bí mr

nílàmẹ̀ bí èmi náà kọ́ èrè ányẹ̀ bí Edo State wíwé tẹ́nà gbá ẹ̀ ìlàmẹ̀ nọ̀kẹ́kẹ́ bí èmi náà kọ́ èrè mìíràn nírè ányẹ̀. Ẹwọ́de wọn bọ́ olówó náà sẹ́rọ̀ ìkiri wí rúmi náà mẹ́gẹ́ ní Jos Ekayeke ẹwọ́de sẹ́rọ̀ lẹ́yìn Dr. Samson Dahan bí Mr. Imoisime Igbode ẹwọ́ náà náà mẹ́gẹ́ ní olówó ọ̀sì AP Laventis Ornithological Research Institute Jos Plateau State. Ole Idawena Ikagogo Nazare Lumino Serio Ole Agogi Gbeva Edegbelo Boni Ukina Yena Uki Nozilele 2026 Ayana Tamo Bea Tamo Ota Morewe.

0: onye napụnara ndị mmadụ ihe, zọpụta onye ọrụ ugbo ejidere. Gọọmenti etiti na-akwalite mmemme ngwa ọrụ ike ọhụrụ n'ime Naịjirịa. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị nke taa na-akọrọ ọnụ. Ndalụnụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Kaabo sí ìròyìn lórí wákàtí iléeṣẹ́ Eastern Vernaculars Radio Uromi. Ẹjọ́ ẹ títí sí àwọn akòrí ìròyìn. Fada Eze yìí rọ àwọn Kristẹni ní Uromi láti mọ Jésù Kristi ní gidi, kì í ṣe láti mọ̀ nípa rẹ̀ nìkan. Ọmọ ogun Nàìjíríà pa ajínigbé kan, ó sì gba àgbẹ̀ tí wọ́n gbé ní Edo sílẹ̀. Ìjọba àpapọ̀ rọ fún ìmújáde ohun èlò agbára oòrùn nílẹ̀ láti dín àkópọ̀ ohun èlò kù. Olúwadámiláre ni oníròyìn ẹ̀tẹ́tẹ́ sí ìròyìn ní kíkún. Fada John Bosco Eze ti gbà.

ọmọ kristẹni ní rominiyanju láti ní àjọṣe tó jinlẹ pẹlú jésù kristi kìí ṣe láti mọ nípa rẹ nìkan ó sọ pé ìmọ gidi nípa kristi gbọdọ hàn nínú ìwà ìpinnu àti bí ènìyàn ṣe ń bá àwọn ẹlòmíràn lò àwọn ọmọ ogun brigade kẹrin ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá

àti ní gidi kì í ṣe láti mọ̀ nípa rẹ̀ nìkan. Ọmọ ogun Nàìjíríà pa ajínigbé kan, ó sì gba àgbẹ̀ tí wọ́n gbé ní Edo sílẹ̀. Ìjọba àpapọ̀ rọ fún ìmújáde ohun èlò agbára oòrùn nílẹ̀ láti dín àkópọ̀ ohun èlò kù. Olúwadámiláre ni oníròyìn ẹ̀tẹ́tí sí ìròyìn ní kíkún. Fada John Bosco Ezeyi ti gba àwọn Kìrìsìtẹ́nì ní Rome níyànjú láti ní àjọṣe tó jinlẹ̀ pẹ̀lú Jésù Kristì, kì í ṣe láti mọ̀ nípa rẹ̀ nìkan. Ó sọ pé ìmọ̀ gidi nípa Kristì gbọdọ̀ hàn nínú ìwà, ìpinnu àti bí ènìyàn ṣe ń bá àwọn ẹlòmíràn lò. Àwọn ọmọ ogun Brigade 4 ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ti gba àgbẹ̀ 50 kan Lucky Egbiki tí àwọn ajínigbé gbé ní Ubiaja, Edo. Nígbà ìgbàlà náà, àwọn ọmọ ogun àti ọlọ́pàá. Brooklyn. My brothers keep

amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba tó lé ní 4,000 àpapọ̀ àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá àdìbòlòjà ti dáná yá àwọn ọmọ ajínigbé àti ọ̀bàjíjẹ́ bandits ní ìlú Zamfara àti ìlú Kebbi. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìbílẹ̀ Asian Northeast ti kéde wípé àwọn ti ṣetán láti gbójú agan sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ń ba dúkìá ìjọba àti ti aráàlú jẹ́. Ọ̀rọ̀ jáde láti ẹnu ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ìbílẹ̀ náà, Ọ̀gbẹ́ni Robert Nwabo, nígbà tí ó ń kópa nínú